0: mú yóò tọ́ nàìjíríà rẹ̀ rẹ̀ ọ̀rẹ́kùn náà abẹ́sán rẹ̀ tí ó wà mú ọwọ́ wà zọ́ rẹ̀ pàbílù wà rẹ̀ kà máa hàn.
1: Ohesan babushari esan binocular sray debe sunu mada ruru esan tamaranya hon taneri wo. Oyi, Nigeria da ache mui, nomba non boom eso dagbari no si 112. Na mega gemi a sunu nebo da ache, oyi da mu dagbari, oyi, government ilosi Bola Tinubu, eda lui reform uche, nona re da awena, oyi ewo da ni yo hoi ve vasi, oni any number.

0: le dárúgúdù sílẹ̀ láàrin ìlú. Ìjọba àpapọ̀ ti rọ ìjọba ìpínlẹ̀ Edo láti san 25% owó èyí tí ó kàn wọ́n nínú ìpèsè adágún omi èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ náà. Ọ̀rọ̀ yìí jáde láti ẹnu ẹni tó jẹ́ mínísítà fún ètò ọ̀rọ̀ omi tó mọ́ yára àti bí ìlú yóò ṣe mọ́ fóníkóní, ìyẹn Ọ̀jọ̀gbọ́n Joseph Utsev. Òun ló sọ ọ̀rọ̀ yìí nígbà tí ó lọ kàn sí gómìnà Mande Okpebholo ní ọ́fíìsì rẹ̀ ní ìlú Benin. Ó sọ wípé kí ìjọba ìpínlẹ̀ Edo tètè káràmásìkí láti san owó yìí torí pé òun ni yóò jẹ́ kí píparí adágún omi kó yá ní kíákíá. Ó sì sọ gbangba wípé tí wọ́n mọ ìtumọ̀ títètè parí iṣẹ́ yìí nítorí wípé òun ni yóò tètè máa pèsè omi tó mọ gara fáwọn aráàlú. Òun náà ni wọn yóò fi máa pèsè oúnjẹ fún àwọn àgbẹ̀ nígbà tí wọ́n bá gbé adágún odò tí wọ́n fi pèsè oúnjẹ ní inú oko ní gbogbo ìpínlẹ̀ Edo àti agbègbè rẹ̀. Àjọ NASU àti SANU, ìyẹn àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga yunifásitì, ìyẹn àwọn tí kìí ṣe olùkọ́, ìyẹn ni NASU. Àwọn SANU ni àwọn olùkọ́ àgbà ti ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti kọ lẹ́tà sí mínísítà fún ètò ẹ̀kọ́ wípé kí àwọn má ba gbé ìgbésẹ̀ tó lágbára ni àwọn ṣe pé ìpè yìí, ṣùgbọ́n tí wọn ò bá gbé ìgbésẹ̀ kó tó di ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún yìí, àwọn yóò gùnyàngùn lé ìyanṣẹ́lódì nítorí wípé àwọn ti kọ́ sínú lẹ́tà láti wá fún ìjíròrò lórí ọ̀rọ̀ owó àjẹmọ́nú àwọn àti àwọn ohun tí àwọn fẹnu kù sí. Lẹ́tà tí wọ́n kọ yìí, òun ni ẹni tí ó jẹ́ akọ̀wé NASU Peter Adeyemi àti ẹni tí ó jẹ́ ààrẹ àwọn SANU Muhammed Ibrahim fọwọ́ sí, tí wọ́n sì fi ránṣẹ́ sí ẹni tí ó jẹ́ mínísítà ní ọ́fíìsì rẹ̀, ìyẹn Tunji Alausa. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní ó dìgbà kan. Bí ojú ọjọ́ ṣe rí ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa, èyí ni ilé-iṣẹ́ Shabana Kula Radio èyí tó kalẹ̀ sí ìlú Yorùbá. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Orílẹ̀-èdè Nàìjíríà ti yan nọ́mbà pàjáwìrì, ìyẹn 112 láàyò fún ìpè tí ẹnikẹ́ni bá wà nínú làásìgbò kan. Ìbá àwọn òṣìṣẹ́ ní ọ̀rọ̀ nítùbínùbí àti ìmáa wáyé ààyè láti mú ìdẹ̀rùn bá wọn ló jẹ́ kí òun rí àwọn àṣeyọrí ṣe. Ta ló sọ̀rọ̀ yìí? Gómìnà ìpínlẹ̀ Edo ló sọ bẹ́ẹ̀. Ètò ààbò tó ń ṣe ségesège, àìríná àrílò àìríṣe, òun ni ó ń fa ohun tí ó lè kó bá àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ló sọ ọ̀rọ̀ yìí. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ètò àtúntò èyí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gùn lé, ìjọba Nàìjíríà ti yan nọ́mbà kan tí wọ́n pè ní 112 gẹ́gẹ́ bí nọ́mbà ìpè pàjáwìrì fún ẹnikẹ́ni láti pe àwọn agbófinró àbí àwọn tí ó bá wà ní ààyè láti ṣe ìrànwọ́ fún ẹnikẹ́ni ní ibikíbi tó bá wà. Ìgbésẹ̀ yìí wáyé látàrí ìpàdé èyí tí àwọn abẹnú lórílẹ̀-èdè Nàìjíríà nínú ìpàdé tí wọ́n ṣe, ìyẹn NEC, ìyẹn National Executive Council ti orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gọ́rin èyí tí ó wáyé, tí ẹni tí ó sì jẹ́ igbákejì ààrẹ tí ó ṣe alága níbẹ̀, ó ni wọ́n ti pinnu ọ̀rọ̀ yìí. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, arakunrin Alfred Ekata so wipe igbese gidi ni ijoba gbe yi nitori wipe o igbese yi ni gbogbo awon orilede to ti goke agba ma ngun le sugbon bo tile je wipe orilede Nigeria le ma kominu si igbese yi ti wipe wiwulo namba yi o wa lowo awon araalu o wa so wipe opolopo araalu ni o ni gbagbo ninu ijoba latari opolopo awon atuto tan se sugbon oyin ijoba wipe won se ti won le se awa eniyan na ni ka se todo ti wa ki nkan ko le rogbo fun onikaluku ibasepo daada to wa laarin ijoba ati awon osise on lo fa ti idagbasoke se wa ni ipinle edo gomina soro yi nigba ti won se ayajo ojo odun awon osise ni orilede Nigeria ti odun 2026 oni o fi oro ilede wipe opolopo awon kan ti ohun ti gbe se fun awon osise oni o je ki ohun le raye moju to idagbasoke ipinle na ni ara re ni ti ohun so owo awon ise di egberun lona marun le ni adorin ati gbe ohun san owo osu metala fun won ti ohun si je ki owo na ko ma je sisan ni kia kia eto abo to me airin se airin na fun awon osise oni o le mu ai lo siwaju ati akude ba awon ise lorilede Nigeria oro iwaye ninu oro ti eni ti o je akowe ijoba ni orilede Nigeria iyen senator George Akume ti o so ni gbangba Igun Square ni ilu Abuja nigbati won se ayajo meji ti o je isoro fun awon ijoba ni eto abo ati igbayigbadun awon osise o wa salaye wipe ijoba ko besubegba lati doju ija ko awon nkan mejeji ti awon si lero wipe irorun ni o ma je gbeyin fun mutumuwa eyi ni a o fi se asikagbaro yin toni o digba pe.
1: All right, ladies and gentlemen, my name is Samson Alamano, known as the Enjoyment Landlord. And speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sports. The stage is set for the semi-finals of this year's South-South Female Cricket League after intense zonal action in Benin City and Port Harcourt. The league forms part of a busy calendar year for the Nigerian Cricket Federation as most women national team players return to club action after being part of the female Yellow Greens triumph at the 2026 NCFT20I tournament. In a separate news, Benfica coach Jose Mourinho said on Friday that there has been no contact between him and Real Madrid, despite speculation that the Spanish giant could turn to him this summer. In another development, Diego Simeone has singled out Ademola Lookman for praise, despite not scoring or providing an assist in their 1-1 draw against Arsenal in the UEFA Champions League first leg semi-final. This is the beat of sport from Asian Binoculars Radio. I am Big Billy saying do have a lovely day and God bless you all.
3: Welcome to Entertainment News from Asian Binoculars Radio Uromi. First headlines. Actor Latif Adedimeju and wife welcome triplets. I am a street girl. Bimbo Adamoye clashes with area boys. I am Jude Chinenye. Now the entertainment news in details. Popular Nigerian actor and filmmaker Latif Adedimeji and his wife Adebimpe Adedimeji has announced the birth of their triplets. Abdul Latif shared the news on May 1st, 2023, through a video posted on his official Instagram page confirming the arrival of the babies.